0: kẹyọ yàrá mi pẹ̀lú tọ́ ẹ wípé àdó bàrà kú ni mi ò pàdé oúnjẹ mi wọn dá yà á yí dúró máa ń ká mi bùrọ dúró máa ń ká gbé jàrú kún mi wọn jọba mi ò pàdé oúnjẹ mi jùlọ kẹyọ yàrá mi bùrọ kẹyọ bá ń dábìá wà ayé wọn àwà dúró kún mi wọn ají àgbà yìí mi ò pàdé oúnjẹ mi wọn tu ẹ dáadọ́ bá gbọ́ àmúrò mi bùrọ mú yẹn wẹ́ bọ́lá mú kúrò ndáyìí wọ́n ti wọ́n wọ́n fún mi ló pa ayínlá mi wọ́n tu ẹ jẹ́ igi jù wọ́n báyà mi wọ́n pẹ̀ mọ́mọ́ yìí yá ikú ẹ̀ńdọ́ mi wọ́n pẹ̀ mọ́mọ́ yìí ni tún náwó kò fún mi bùrọ kó kó dúkú kún mi wọ́n wí dá wa nù kí ẹ jẹ́ ẹ̀ ní pa yìí lọ́kùn máa bẹ́ ẹ gbọ́dọ̀ náà jùlọ kó nu jọ́ pa yìí kẹ́yìn ya kí mìíràn mi wọ́n kúrò fún ẹ̀ náà kẹ́ mi wọ́n wí pè ká ń kú kẹ́yìn bá ń dẹ́bi ẹ̀wọ́ ẹ̀rẹ́ wọn á pa yìí yá yìí bọ́dọ̀ kúrò fún mi wọ́n tọ́ra kúrò kó dúkú kún mi wọ́n kẹ́ ẹ̀ pa yìí tó ń bẹ́ fún mi ló pa ló ń yá mi jùlọ kó ń gẹ́rẹ́ pa yìí bẹ́ẹ̀ ni wọ́n àbúrò kà bá àdó máa wọn náà ju wọn pa yìí bá ń kú ẹ̀ ń wọ́n àbúrò kó ń gẹ́rẹ́ pa yìí wọ́n ju wọn náà ló ń di wọn àbúrò mú yẹn ẹ̀ wọ́n gẹ́ kó bẹ́ẹ̀ yẹ́ mi wọ́n ti wọ́n ẹ̀ pa yìí ní ikú àdébù tó ń bá máa di wọ́n àkájẹ́ kó mú ló pa yìí àpò máa mi tó ń náà wọn àrẹ ju yẹn pa yìí ní ọyẹ dé mẹ́rin mi wọ́n ju wọn wọn kúrò àtòkè ńdọ́ mi wọ́n wí jìn ìjánu mọ́ra dangan ṣe ńdọ́ yìí wọ́n wí jìn ìjánu mọ́ra ńlá dúró máa ká ńdọ́ mi wọ́n wí gan agbóhùn pa yìí tìǹà dún mi bambú ẹjẹ rẹ wí wọ́n wí gbọ́ tó mo máa wí gu àpò máa wí tó ń náà bùrọ̀ mú yẹn wẹ́ ńlá kúrò yóò ga kó ńdọ́ mi wọ́n wí tẹ́ ẹ kéré gu pẹ̀lú máa wí tó ń tẹ́ẹ̀gẹ́ yóò ká kó ńdọ́ mi wọ́n bí yẹn pa yìí tí a bí pa yìí ó nà ń gé mú náà ń pẹ́ wọn àbúrò ẹ̀rẹ́ ń gẹ́rẹ́ pa yìí dé máyín rámi wọ́n tu wọn yẹn tí ó bá mọ pa iná nu mú náà gbọ́dọ̀ gbọ́ wọn dé máyín rámi wọ́n tu wọn kà ẹnu kẹ́ ní pa yìí ní ikú àdé butu ń bá má di wọ́ yẹn tí wọ́n pa iná nu rámi wọ́n náà kà wọ́n bẹ́ẹ̀ ni pẹ̀lú àti ọkọ̀ ojú akánni wọ́n nga kurọ nyu nya ẹndurọ nya ẹnigi iwuro mi wọn ẹgẹ ẹgbẹ yi kurọ takunduro yi wa wi gbẹgbẹgẹ mura ẹkùn máa bẹ ẹ tẹ ẹna buro tún wúru tún ọgbọn ẹ bambura di o mbiya mi wọn ẹ baba wiwu namu njẹ ẹgi gbẹ du o mbiya mi wọn ma wi gbẹ ẹgbọ gbẹ ẹkùn máa mi tẹ ẹna wọn ẹyẹ ngbẹ ma gbẹ yi bọkàn nu ma gbẹ ẹgbẹ bàdàn ma wọn buro mu yẹ wẹ mu yẹ wẹ irun dalu wẹ nínú wọn ni gbẹ yi wi tẹ ẹgẹ wúgu. Ala nka nɔn tɛ ɲa buurɔ tɔn na kun daa ka nɔ wa ka wa wa jaabi pa yi o ne ka wa mi wa jaba na buurɔ de kura ka kun dura wi mi wa jayi na kɔ kuraji jɛn kpa yɔrɔ la dura yi ni wa buwe baadama na nun tɔ mi wa baadama nka tɛ mɛ yaga yina jɔnɔ mun ja di wa mi wa kun tɛmɛ kinaji jɛn kpa nana yi bɛɛ jɔn la wa nka tunu. Jaigi jumo ba ina wa nato nga biyo ga inde wa mi wa wichu wa mba jagu nga tongolo tungundi wa mi wa kuri wakbe jagu jabi kwa iyo jengjo ba mo kwa ina no wa wa nga guno biyo no biyo mi wa wine kinegi aguni kwa iyo kwa aguma mi itwa na wa ayengwa ma nishinya wakim biyo mi wa baba wuti eko wọn bá bá wọn bọ́n dẹ́ka mi wọn nga ẹ bá kó wọn bá tiẹ̀ wọ́n kí kó mi kú wọn mọ̀ wí tiẹ̀ kọ́ jaabi pa yìí o jaabi kanú tún un kó mi yọ mi wọn túmọ̀ n pẹ̀lú n ká wọn tún kó kú pa yìí nga nyá já yẹ tún kó mi yọ mi wọn wí gan kú ni pẹ̀ kẹ́ yá yá yẹ mi náwó ẹ pa yìí yá yí kó e ń dúró kó e bá dá yà wá ẹ wọn náà kó e ná ká ló múlò mi wọn mà kó e wí ogún. Pẹ̀lú máa wí iná wọn ẹ̀yẹ wúrà máa pa yìí. Nga ya yìí kò ń dúró. Kò ó lè yìí tà ń dúró mi wọn ẹ̀rẹ̀ wọn. Kò lè tà ń jẹ pẹ̀lú múlò mi wọn mọ̀ wí gbé àgbà yìí. Nga ya yìí kò ń dúró búrọ̀. Nga ẹ bẹ dúró ṣubọ́ ga ló ń dàjùmọ̀. Pẹ̀lú nílẹ̀ dá nẹ́kùn dá wọn mi wọn kò lè kú. Pẹ̀lú máa bẹ tó ń ná wọn ẹ̀rẹ̀ jọ yẹn. Lọ́yẹ dé máa tọ́ ní tóngè o tọ́ mi wọn náà bẹ́ẹ̀ ni wọn àgbàga bàdàn ma wọn àbúrò yàjú lọ bí jùlọ ìyá mi wọn àbúrò mú yẹn.
1: Baba, we are good at playing. Shall we let him go out again? We daddy home.